0: Meton.
1: Bé.
0: Eyon. Bọ́n
1: mi fẹ́ hó wa.
0: Mi hó wa jírù mi.
1: Mú ni ọ̀rọ̀ ní pàpá ọmọdé mi lọ náà dọ̀gbọ̀n mi. Ọmọdé mi lọ náà dọ̀gbọ̀n bọ̀ bẹ́ fún ọ̀ká lẹ́gbọ́gbọ́ kan àti aṣọ fún.
0: Bẹ́ẹ̀
1: náà dọ̀gbọ̀n ẹ̀mẹ́ ìjọ yẹn ṣe kiri ẹ̀dọ̀ náà dọ̀gbọ̀n kan tó lọ. Lọ́pọ̀ fún wọn ní mo lẹ orí ta lẹ ọ̀nà dọ̀. Bẹ́ẹ̀ àwọn kòló ta ó ní gbọ̀n ọmọdé náà ló kọ́ ń gbé tù mọ̀ ju ọ̀gbọ̀n ni. Àwọn ọ̀nà ló ta ó ní mẹ̀ mọ́ à. Ẹyí tán wù ní pàpá kó lẹ́gbó bàbá náà jà fọ́ ẹ ẹ bí wọ́n fi mọ̀ bó dàgbé fún wa ẹni ẹ jẹ́ ẹ. Ṣàrọ̀ máa ló kò mi dò kó lóko mi dàgbé ẹ sì hàn kẹ́kẹ́ nú pèpọ̀ àtàn à. Ẹ sì hàn mọ́ à lè ṣe tú ń gbé hàn mélòógún ní a sì fi abọ́ àhàn kẹ́kẹ́ abọ́ dọ́kẹ́ ni ọ. Mi mọ̀ mi lámọ̀rọ̀ kí mi lọ́n kí mi fẹ́ lójú ọ bẹ́ẹ̀ dòtú ọmọ ìfọ́ ìdìbò máa fẹ́ lójú dòtú ọ kí n bọ́ mẹ́nu ọ̀nà kan kẹ́kẹ́ bó hẹ́nu pèpọ̀ àtọ́gbẹ́ wá fún òun ní dàrọ́ dàrọ́ ní máa tún tìlẹ̀ ní omi ẹ̀ ń lò yí ẹ̀ kó tó lọ sàn fún ẹ̀yàn lẹ́gbọ̀ à fọ́lẹ́ sí nílẹ́gbọ̀gbẹ́ ẹlẹ́gbẹ́ nílẹ́gbọ̀gbẹ́ gbọ́ná alọ́gọ́dé lẹ́mi ní ẹlẹ́gbọ́ ní ilé tán ní máa lẹ́gbọ́ ní o gbọ́ ìpín mi ọ̀ iná ṣe rẹ̀ ẹgbẹ́ ṣe tán gbébù wa
0: ìdógbó nǹkan kó tẹ́ bí ọ.
2: ajá mi sò mẹ́nu.
0: ní aka de wọ́n mi ò dán ẹ̀.
2: n ò gbé pé ká mi gbangban wọn ẹ̀rọ ẹ̀rọ àti àtọ́ fún ara sí sàbí wí kọ.
0: mẹ́rin sàbí tán lẹ́ka ló.
2: ebi fún ganji.
0: èèyàn èèyàn.
2: yóò sì mẹ́rin dé ganji. bàrò tó de.
0: wéyì.
2: mẹ kó lẹ́kọ̀ọ́ tó fún gbèdé lọ́lẹ̀ ikú ọ̀nà bẹ́ẹ̀ rẹ̀ jọ bẹ́ẹ̀ jí wẹ̀ lọ́dọ̀. esi nù ẹ ikẹlẹ bẹ́ ọ mímẹ súndẹlẹ ló gbẹdọ lé yọǹde ló fi ọ ẹmí kúnna tààmúnà ẹkọ tán fún ọ bọ mẹrin lọdọ mọlẹ yọ yọ amọ wọn ti jọnu ìdí tó mẹbi tàdó mọ pápá náà ọ ndokúdàzọ ni mo tún dokúdókò mẹyìnyọlì bọ máwùzọ tẹlẹlẹ wẹ wà nígbà wà máwùzọ yọ níwà ìpè bọnú níyọlọ súnùndé gbẹ àfiyè bóyọ ìfìdé gbẹ bó rẹ kó tọ ẹmí tọ yẹ bóyọ nọ déèjì fìọ yìí bóyọ tọ déèjì fìọ yìí bóyìí nọ pọ bó dọ kó tó pọ bó tó súnú ọ ìdí sàbó tó súnú ọ ìyọnú ọwọ ẹdá sàbó náà paṣọ yẹ kókó lọ mẹka dalẹ sáza ọ ẹ má kó àmẹ dà gbàdà lọnà kó àwọn yìí máa dé tó alọ ẹ nẹjì ọ yìí ní sàbó tó súnú ọ tó ẹ sì pé sẹ sútọ ẹ ẹ mọ ní. bọ àfàjà tó mẹtọ lẹgbàdàn tó mẹmẹ kó dé dọ kó yọnu kó à. bẹ go sunkelebelo ẹyin papa de rẹ ọ mama mi bi si gbe a kakabo kẹwé kakaba yin nu wa mu asu ọ nyetọ ẹyin ayetọ pẹbi de ko tọ mẹ ọ papa wẹ náà yà gbọn agbọn de jọ náà papa wẹ náà yi. bọ ewasi wa da da lọ ji wa ise epo sọ jo tọche de eji ni edisu eyin oloku a.
0: eyin eyin de do gilekwesi kan mẹdán edo mọ. TV lobo renu me de voye yo enande bonave ou vla fwa che donu me asire me che kadiye
1: alo radio biti konjou
0: joji nondiye
1: atu kaji
0: ma
1: ou tonu ya kwa zwe dada
0: a minishe ampa
1: ele ye wè yi sunu ati dato wale dan yon le pokberi ya yon nou an yon homo la tuwe e wadak bene yon tuwa mene e wadak bene yon tuwa yo bene nan yon blok mwen nan yon blok a yon tuwa yo koyi mais je vois caca bon quoi quoi tout bon ça il sort de rien là bon Dieu va déjà le oublier bon voilà j'ai des mêmes quand tu crois que c'est mieux eh oh tout le monde m'a sorti eh c'est une dague la soirée à cette heure là je suis allé balayer la coupe pour venir à ouvrir mon appart tout le monde j'ai des balles balles pour le gars est-ce que faut que j'aille voir dans
0: e na tẹri mi si xẹmẹ mi yọrọ mi si ne nukulọ mi tọ mi hẹn mi na zero eyi homo kọtọ mẹ ime ime lóbodò tó di dilẹ yi bọ vilafo tọde wẹ jì yi bọ mẹrẹ fo kadò nukunpẹtẹ owó ẹ ehọn mẹ dilẹ yi dorun mẹ mẹtẹ kari.
3: kàró tóore.
0: kàn kó jẹ bi ọ.
3: mẹmí fọngọ.
0: jago jago ló kọ ẹ sáfi.
3: èèyàn yọrọ mi lọ lóko kìtì kà bẹ inú àṣì zogbo.
0: zogbo kan mẹtàn.
3: Oui. Bien, fo wa.
0: Fo den kana me jinu mi.
3: Ko jere.
0: Mm.
3: Ba mi o so do jiji de de bua.
0: Mai mo.